ɛbrɛne waguase ɛbrɛne waatom ti na meteasie ɔtamfo hyehyɛ na wone waatom so twiri sɛ meda so tiase a na mehyehyɛ woanuonyam na mekamfo anapai deɛ meka ne sɛ wo din na ɛyɛyie ka wo din na asenanka woabɔ mene mabusua mpan a yɛ deɛ ɛyɛyie na asemma wo yɛda wa se yɛhyɛ woanuonyam pais